0: ketubo ejo e ma gboro lati awon to ti wa leyin
1: awon ni gbowo wa
2: a message from Breastgreen Queensland. Breast screening is recommended every 2 years and is most effective for women aged 50 to 74. Having a regular breast screen could save your life by finding early signs of breast cancer. We also provide free screening for women in their 40s and those aged 75 and older. You don't need a doctor's referral and an interpreter can be arranged. To make an appointment, call 132050 or book at breastscreen.qld.gov.au. Authorised by the Queensland Government, Brisbane. Station sponsor.
1: Hello, ẹ̀yin ará ilé. Olótú Ṣèyí ló ń sọ̀rọ̀. A ní àlejò ńlá pàtàkì kan lénìí tí wọ́n fẹ́ wá bá a sọ̀rọ̀. Ẹni mímọ̀ sí gbogbo wa ni láàrin àwọn àwùjọ Yorùbá Queensland. Ẹ kúrò alẹ́ o, GMX.
3: Ẹ kúrò alẹ́.
1: Fún àwọn tí ò mọ̀ yín, ṣé ẹ lè sọ orúkọ yín fún wa àti díẹ̀ nípa yín?
3: Bẹ́ẹ̀ni, orúkọ mi ni Yaniyo Oladimeji Amusan, tí àwọn èèyàn mọ̀ sí GMX. Ọmọ bíbí Ogun State ni mo ti wá. Ní ìlú Èkó dáadáa, ìlú Èkó wọ́n lọ bí mi sí àwọn ọmọ Ogun State ni mí.
1: Àwọn Èkó for sure. Fún àǹfààní àwọn tí ò mọ̀ yín, torí mo mọ̀ pé ẹ jẹ́ ẹni tó yẹ pé ó ní ipa púpọ̀, mo mọ̀ pé ẹ máa ṣe eré orí ìtàgé, mo mọ̀ pé ẹ máa ń kọrin, mo mọ̀ pé ẹ máa ya àwòrán. So ẹ jẹ́ ẹni tó yẹ pé ó ní oríṣiríṣi nǹkan púpọ̀, ẹ jẹ́ sọ lára ráńpẹ́ àwọn nǹkan tẹ́ ẹ̀ ń ṣe fún wa.
3: Bẹ́ẹ̀ni, àwọn nǹkan tí mò ń ṣe ó dá lórí nǹkan tí òyìnbó ń pè ní art. Eré orí ìtàgé mo máa bá wọn ṣe dáadáa. Eré ẹ̀ka máa yàwòrán mo máa ṣe ẹ̀nà
1: dáadáa.
3: Kó tó di pé mo wá sí ìlú Australia, mo máa ń ṣe bí event kí n máa ṣe bí master of ceremony. Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe dáadáa nígbà tí mo wà ní ìlú Nàìjíríà. Bẹ́ẹ̀ni, láti ìgbà yẹn mo ti ní interest kí a máa dá àwọn èèyàn ní aráyá. Bẹ́ẹ̀ni, ó ti bẹ̀rẹ̀ láti ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ secondary. Ó ti wà ní ara, àmọ́ kò sí àǹfààní púpọ̀ nígbà yẹn kiri láti ṣe. Àmọ́ ìgbà tí mo wá di pé mo wá sí Australia, mo wá di pé mo ní àǹfààní láti ṣe more of nǹkan tí mo ń ṣe. Níbi orin ti jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí. Mo jẹ́ tó ní etí orin dáadáa. Tí bá gbọ́ orin, mámọ̀ pé léyìí orin tó dá
1: nílé orin
3: tó kú díẹ̀ káàkó ni. Bẹ́ẹ̀ni, èmi náà bẹ̀rẹ̀ sí ń kọ orin. Mo máa kọ́ fúnra mi, màmá kọ́ sílẹ̀. Ìgbà tó wáyé àbúkọ pé mo ṣe ń kọ yìí náà mo lè kọ. Bẹ́ẹ̀ni, mo ṣe bẹ̀rẹ̀ sí ń kọ láti 2019 mo ti bẹ̀rẹ̀ sí ń kọ orin.
1: Ìyá ti tó bí ọdún mẹ́fà sí méje báyìí.
3: Bẹ́ẹ̀ni, orin tí mo kọ́kọ́ One Love ni mo pé ìṣọ̀kan.
1: Ìṣọ̀kan.
3: Bẹ́ẹ̀ni, ìyẹn ìgbà tí mo lè gbé jáde náà ọyàn ní ó ní arìnrìn. Àwọn ọ̀rọ̀ báyìí náà ló máa ń encourage èèyàn láti.
1: Bẹ́ẹ̀ni, mo máa ń mórí èèyàn wú. Bẹ́ẹ̀ni,
3: láti gbẹ̀rẹ̀ mo ti rò pé ká má dá dúró bẹ́ẹ̀, a tún máa gbìyànjú láti máa ṣe tó bá tún dùn jù bẹ́ẹ̀ lọ.
1: Ẹ kú akitiyan. Fún àǹfààní àwọn ọmọdé láàrin àwùjọ wa, àwọn ọmọ tó bá yẹ pé wọ́n nífẹ̀ẹ́ sí àti máa kọrin àbí àti máa ṣe eré orí ìtàgé àbí àti máa ya àwòrán, kí ni àwọn ọ̀nà tí wọ́n fi lè tẹ ọ̀nà yìí tọ́ sí kọ́ bẹ̀rẹ̀ sí máa ṣe? fun awon to na nife si lati ma se se le fun won ni awon ona abi nkan to le se lati lati to ipa yi lati fi se ise sise
3: be ni se kupo she re ko ta ba pe ni talent
1: kebun
3: be ni ati ko ti o ti pe won bi wa de pe talent ni ebun ti won bi wa ti
1: won abi ni bi
3: and then the koto I think I'm on call so maybe you know or skill and like me maybe you know the overlook charity about your mo to ti be sin gbianju lati ma se boya o korin ni o boya o dapara o o se bi you fe ma se bi en to fun mere iriri tage se o korin ko to ba tin se o ye ki a ma awo bi agbalagba ki a ma fi o fa won si oke ka ma ni ti won ma gbianju ko tun bo ma gbianju lati ma se to bi igba ti mo kere gan gimi na mo ti fe ma se lukan bayi amo yeah ibi ta dagba si won owo si
1: won won egba ni
3: so awa ya aya si nkan mi but as you want dagba ta wa di pe I no dey mata bo ale mata che decision for awa e la bere so pe ah
1: mo fe se bayi mo fe se bayi fun awon
3: mi ni pe hey mo mi ni pe ti a ba ri ti eni omo to ba tin gbianju ko be yen
1: be
3: je ki a da encourage mo
1: mo
3: je school ori ni e je ki
1: a ko fi won si
3: ko fi won si to ba mo dada awa na la ma pada je ogu la ma pada je afani
1: iyen ni pe ona kan woja ati pe awon oloyinbo ma so pe awon kini yen no expression ni ko mean pe eni yen ati en to nka to je onisegun oyinbo ati en to je agbejoro iyen oni pe agbejoro o le korin iyen o de ni pe onisegun oyinbo ko le ma se ere ori tage e se gan ni
3: iru kan be gan a ma ri pe o wo po ninu won yen te pe nkan to won se won raye se tori won ti lo fun nkan miran
1: nkan
3: to de lo fun yen na won se dada ninu e o amo te ba bi won dada e ri pe nkan to won lati se won raye se awon ti a ba ri ti won bi ton raye se ti won ki n se gbugbu e mora won na bo ye ka yin won boya won gbin yin
1: GMX e je ki wa bi yin o mo orin ti e se gbe jade yi won pe ni 1 in a million mo ti gbo orin na o dun kini nkan ti e so fun wa nipa orin yen kini awon nkan to je te ro te dapo te a fi ko orin yen
3: yeah mo je ke bi e di won te pe awon yan ma mo ma accommodate awon yan dada awon yan ma yo mo mi dada o ma yo mo mi dada pe ibi ti n ba ti si gan wa mo pe a GMX o si nbe yeah mo ni awon bi won ni mi lai bo se waye ti koko o sare
1: a e so fun wa e se
3: yeah mo ni awon awon ore in Nigeria so kon ba ti fe se nkan se get to watch she ko wa ni ah e ti ka ti e be GMS e ni ka ti e wo boya o ni kan ti o le so te ko tun ma je ki kini ko tu da Dubai lo ta go ba ti 15 minute ba de she ko ti won expect
1: wa
3: ni ah oh you are one in a million emo oni igba mi o ma ni e alagba to ja bo lori jiroko ni ti won ba yin o ye ko won ran se kin ko yin
1: ya yin ni yen ni ken ni se mi
3: be ni ibi no gbianju wa ri wa ni won in a million yi ti ba ni kin fi kon mo fe je ko ma ye won yan ro pe n ti a ba n se awon yan ri be ni an enu awon eyan o de lo ma n so otito be to yan ba to wa ni describe wa re fun mi ito won yo ba ri to so ye o ti to ni bi awon yo pada bi jinji ni o da bi mirror no gbo yan ni so gbo na ni won so mo ko ki ti ba ni tin so ba o da ki fi ko ni
1: mo
3: se pe o ni je so la ba wu dada mo fi ko nkan ti won pe mi gbe mu wa 1 in a million ni awon ta ba tu wu dada no anybody ti o ba nkorin yen ko no ma believe un pe to no ba won ko se nkan ti o da o
1: won
3: na 1 in a million ni anybody wa tin ko ko ma ko fo are
1: e se cool la kai e je ki wa bi yin o nisi akofe mo die nipa eni ton pe ni GMX ounje wo le feran ju
3: iresi
1: se iresi funfun ni abi iresi ton
3: nko ki ko to ba fi iresi se bo je jo lohun lo bi se o bo je funfun ni to won da da ata ti eran le lori ni o awon abe fo ni o iresi sha o je o je te pe mi o so bon su mi
1: epele e se e je kin tu wa bi yin o ninu awon je nile yoruba mo pe ti so fun mi pe iresi ni ni bu sugbon nu awon je to wopo nile yoruba ewo le feran ju
3: ah eba ni
1: obe wo le fe ma fi je eba
3: ah obe egusi ni egusi ti won yi mu efo
1: aha
3: o wa tun fi sakisi nu e
1: ah
3: saka ti po mo ah ti po mo ba sinu ko ni ko ti pari
1: obe ye o ti dele
3: obe ye o ti fu ti ji na o ti o ba fi ye sto ah ko wa gbe mi se abe fan
1: ke a gba tegun si
3: ki je ton ba ki wo lule o ti ola ki je se mo
1: ere idaraya wo iyen ton mo si sport wo le feran ju
3: mo ma gba ball
1: nígbà
3: tí mo wà ní tí mo ṣì wà younger ba àmọ́ nísìnyí eré table tennis ni mo nífẹ̀ẹ́ sí àti máa gbà ju ká máa gbá eré
1: bọ́ọ̀lù lọ. Àwọ̀ wo lẹ fẹ́ràn jù nínú àwọn àwọ̀?
3: Àwọ̀ kọ́lọ̀.
1: Àwọ̀ kọ́lọ̀, yes, àwọ̀ wo lẹ fẹ́ràn jù tẹ́ pé tẹ bá rí báyìí.
3: Mo like anything light brown. Brown favorite ni mo fẹ́ràn jù.
1: Ti
3: ba fẹ́ rọ nkankan ti ba kọkọ sọ nìyẹn. Wọ́n ní àìrọ ẹ̀rọ ìjà ní tó ṣàwùrẹ́ mi nìyẹn. So color brown.
1: GMX ẹ ṣe gan ni tí a pè yín tí ẹ jẹ́ wa ẹ̀dẹ̀ ṣe fún gbogbo àwọn oyè tẹ́ là fún wa pàápàá fún àwọn ọmọ tó bá yẹ pé wọ́n nífẹ̀ẹ́ sí láti máa ṣe eré ìtàgé eré ìdárayá àbí láti máa kọrin àti fún àwọn òbí wọ́n jẹ́ kí ìmọ̀ràn tẹ fún àwọn òbí náà pé nǹkan tán bá rí táwọn ọmọ yẹn ń ṣe kán ràn wọ́n lọ́wọ́ kán má jágbe mọ́ wọn kán jẹ́ kán ṣe ìyẹn ò ní pé wọn ò ní là.
3: Àwọn tí tó bá wà ẹni tí ó lè máa bi mentor tó lè túbọ̀ máa
1: tọ̀ wọ́n sọ́nà
3: irú àwa bẹ̀ tí a lè gbọ́ one or two people so big owó àwa náà tá a náà máa fi nǹkan báyìí ká máa fi lé
1: àwọn tó ń bọ̀ lọ́wọ́ ẹ ṣe ẹ kú gbogbo akitiyan yín láàrin àwùjọ ẹ ṣe gan ni o. Ẹyin èèyàn àlejò wa lè ní GMX àwọn náà ti ń bá wa sọ̀rọ̀ ó dàbọ̀